0: lè gbé ìbọ̀kú bá mi yí ẹ̀ká ìmọ́lẹ̀ tó ń tọ́ má ṣe dòpò mi ní fojú sunkún mi tàbí ẹ̀ ní fojú sunkún òun náà ní fojú sunkún mi michael kúnkún tó wá ṣe pátápátá mo ní kí ọdún yìí kó tó de january 31st ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ òun jẹ́ tẹ́bí ń pọ̀ ìmọ̀gbà bẹ́ẹ̀ àní torí kodò lórí ẹ̀ mo náà ní torí kodò lórí wa may God bless you. Have a perfect sleep. I pray for you, my son. May you are blessed in the name of Jesus. Love you so much. Okay?
1: Hot Block Radio seleziona il mainstream.